tó ń ṣe ní kọ́lá ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ lọmọ tá ń ṣe àlùbí nọ́bíìs yẹpa yẹpo àṣàmọ̀dé ọ̀gá náà tó bọ́ mú kasábì makẹ́síkófì àsìkẹ́sì àbí zombi sa ọkàn yọ ó tutù ó tutù ó wọ́n yọ bá gara sí ní alákọ̀ọ́yọ̀ ohun tó ń ṣe ní kọ́lá.